olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Wednesday ọjọ́ àánú òní ni ọjọ́ kẹjọ nínú oṣù ẹlẹ́ẹ̀keje tó ń lọ yìí ọdún 2026 gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa wí pé ọjọ́ mẹ́ta nínú ọ̀sẹ̀ la wa kì í fi ṣe awẹ́wà bó tiẹ̀ jẹ́ pé ó ti mú convention lọ́wọ́ àti síde lánàá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run a rí bí Jesus ti ṣe rí lánàá we thank God ọjọ́ alákọ̀ọ́kọ́ ni ọjọ́ Sunday bíbélì ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́ ẹlẹ́ẹ̀kejì ni ọjọ́ Wednesday bí eléyìí táwọn Yorùbá gbàgbọ́ pé ò ní lọ́jọ́ ìrúbọ ọjọ́ àwọn oní bíbélì àwa tá a gba bíbélì gbọ́ wá gbàgbọ́ pé ò ní lọ́jọ́ àánú ọjọ́ Jímọ̀ ò ní Friday ànọ́dọ̀ ọjọ́ tó tún ṣe pàtàkì tó ti kókó Jímọ̀ olóyin ẹ̀yin àyànfẹ́ ẹ dìde ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank Temidire Market Gbagi Titun ní ìlú Ìbàdàn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo àsọtẹ́lẹ̀ tí bàbá wa nínú Olúwa tí wọ́n sọ sí ayé wa bàbá kalẹ̀ jayé gbogbo ẹ̀ pátápátá gbogbo àsọtẹ́lẹ̀ yẹn ni ó mọ̀ wa mo kí àwọn bàbá wa nínú Olúwa lápapọ̀ bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè Ọlọ́run ò ní padà lẹ́yìn láíláí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ túyáyà gbogbo yín náà mo kí it is wonderful so without wasting time ẹ máa bọ̀ ẹ já gbàdúrà mẹ́ta tí ọlọ́run kì í kọ̀ kí n tó sọ à ń bọ̀ ní sáfíìsì lónìí convention ti bẹ̀rẹ̀ lónìí ràbájì gan bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run and nǹkan tó ń bẹ ńlẹ̀ lónìí ọ dáa gan kì í ṣèpàdé tó lè miss àdúà mẹ́ta ni ọlọ́run kì í kọ̀ níwú ọjọ́ báyìí ẹnìkan ni ẹ sá wò alákọ̀ọ́kọ́ làdúà ọ̀pẹ sáà jẹ́ ní gbèsè ọ̀pẹ ni àwa ti ẹ̀ mọ̀ pa jẹ́ ní gbèsè ọ̀pẹ pẹ̀lú gbogbo tó dẹ́wò fún wa lánàá we appreciate Jesus àdúpẹ́ fún ìgbáradì fún birthday pastor mrs Temitayo Dẹ́kúnlé as well gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run sún ò lè jájọ gbàdúà mẹ́ta tí ọlọ́run kì í kọ̀ ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ àdúà alákọ̀ọ́kọ́ ni àdúà ọ̀pẹ bíbélì sọ wípé ó ní ẹ̀yin èèyàn mi ẹ̀yìn mi nígbà tí ẹ bá yìn mí màá jẹ́ kí ìsunkún ilẹ̀kọ́ jáde fún yín ìsunkún kan ń bẹ nínú ilẹ̀ ire kan ń bẹ nínú ilẹ̀ nígbà tó bá dúpẹ́ ni ẹ̀yin ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ̀dà ẹ wá dọ̀bálẹ̀ dádì ẹ kúnlẹ̀ mọ́mì ẹ máa dúpẹ́ sọ́tún ẹ máa dúpẹ́ sósì ẹnjìníà ẹ jẹ́ pastor mrs Temitayo lọ́jọ́ ìbí kó tó máa gbóhùn sókè àti fẹ́ wọnú ọ̀la náà ni

láti oṣù keje yìí lọ títí tí ó fi di oṣù kẹsàn-án tí ó fi di oṣù kejìlá tí èèyàn bá ń pàṣẹ kò nílò kọ́ dààmú ilẹ̀kùn kí lẹ̀kùn tó bá kàn ẹni tó bá lè ṣe àmì jùnú ẹ̀yìn méjèèjì kí ilẹ̀kùn yẹn kọ́ máa ṣí láìsí àtakò ẹgbọ́n o ilẹ̀kùn tó kàn ní oṣù mẹ́fà tí wọn ò sí mo wá ní láìsí àtakò gbogbo ilẹ̀kùn tó bá kàn láàrin oṣù mẹ́fà tó kù second half ọdún yìí ẹ kàn sí àmì bó bá ṣe wù yín lórúkọ jésù mo ní kọ́ máa ṣí fún ọ ayélujára ṣàhálà na kándù yẹn síwájú láti ìsìn lọ gbogbo olùfisùn rẹ gbogbo àwọn tí máa ń fẹjú ẹ sùn láìsẹ̀ láìrò ẹni tó fẹ́ wọn ó lé ọpọ́ ńlé ẹni tó ní wọn ó lé ọpọ́ ńbi iṣẹ́ ẹ fi agbára inú yín ṣe àmì gbogbo olùfisùn rẹ ìdídídígí àdàbà àṣà kí wọ́n wọnú túbú láì jáde mo ní wọ́n wọnú túbú ibẹ̀ wọn á kú sí. Ìnàsókè àṣẹ kẹta rèé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń finú yín ṣe àmì wọn fi òfíìlì ẹ̀ láti òní lọ ìwọ sísítà ìwọ bàbá ìwọ brọ́dà ìwọ pásítọ̀ ìwọ wòlíì owó dìránṣẹ́ rẹ̀ ìdánámọ̀ jesus wàárà owó níṣẹ́ kẹ́yìn sọ pé yes na kándù ẹ síwájú mo pàṣẹ ni ìwọ àtàìsàn ìwọ àti gbèsè ìwọ àtàlùjànùkú ẹ bọra ìpọnjú mi máa ń mọ̀ bọ́ yóò lè ṣe àmì títí láì ẹ ní pàdé mọ́ in the name of Jesus. Na kándù yẹn sókè báyìí èyí ni àsọtẹ́lẹ̀ náà láti ọ̀nà tó jìn láti ibi tí ó jìnà láti ìlú òkèrè láti ìlú tó súnmọ́ ẹ máa wo àwọn 340 àwọn tí wọ́n lè ṣe àmì wọ́n á fi re wá ọkàn wọ́n á gbé pásù ìre wá bá ọ wọ́n á gbé ìre wá ká ọmọlé Jesus. Number 6 na soke eyi lo leju nu gbogbo e ti mo tin so emi go gbe kandu mi soke bayi lo oluwa wi o gbogbo eni to ba si ami ma lo ke ma wa le ma number 7 túmọ̀ sí ìsinmi 7 túmọ̀ sí pípé gbogbo tí ọlọ́run ṣe ń gbà tó di ọjọ́ keje orí ìsinmi ni wá nà síwájú gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lè ṣe àmì ẹnikẹ́ni tí bá tún wá ẹ̀mí rẹ kiri ẹnikẹ́ni tó bá ń wá ẹ̀mí rẹ láàrin oṣù kan yìí nínú oṣù keje yìí waste ẹ̀ mo ní ká waste onítọ̀hún ẹ̀sùn kándù yín sọ́nà ẹ̀nu tó o bá ti lè pa kándù yìí ẹsẹ̀ tó kéré jù nù bible the shortest verse in the bible is Jesus wept Jesu sunkún sórí ní oṣù mẹ́fà tó kù yìí ní ọmọ yẹ kó tó o ti sun lóṣù mẹ́fà sẹ́yìn o pẹ̀lú májẹ̀mú àti àfitọ́ọ̀bá pa kándù ìlókù ò ní sunkún mọ́.